ẹ̀yin ọmọ obìnrin lọ́kùnrin àti lóbìnrin níwájú ìkún omi tí a ṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Benin ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó mójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ ìlú ABPC ń tọrọ lọ́dọ̀ oníkálukú yín pé kí ẹ ṣọ́ra gidigidi bákan náà kẹ́ ẹ sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá. Ó lè fa ìrìbọ omi, ewu, jàmbá, ìparun ilé àti ohun ìní pẹ̀lú fífọ́n káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún ààbò yín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín. Ojúlẹ̀ṣẹ̀ ABPC ń gbà yín níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà dàbí pé kò jìn, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀ sì ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jìn àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá ọ̀pẹ tàbí pátákó. Tómi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì má mu omi inú odò tó ti kún tàbí láti orísun omi tó ti lè bàjẹ́. Ẹ yàgò fún gbígbé nínú ilé tí omi ti bàjẹ́ àbí èyí tó ti ń fi àmì ewu hàn. Ẹ dáàbòbò àwọn ìwé pàtàkì yín bí ìwé ìdánimọ̀, àwọn ìwé ìjọba, ìwé ilé ẹ̀kọ́ àti àwọn ìwé míì tó ṣe pàtàkì. Kẹ sì gbé wọn sínú àpò tí omi ò lè wọnú rẹ̀. Ẹ pèsè ní ọjọ́ iwájú ibi tí àwọn ẹran ọ̀sìn yín bí ewúrẹ́, adìyẹ àti màlúù ó lè gbé tí omi bá bẹ̀rẹ̀ sí pọ̀. Ẹ gbé àwọn ohun ìní pàtàkì yín, àwọn ewé, oúnjẹ pẹ̀lú àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná síbi tó ní ààbò. Ẹ gé iná mọ̀nàmọ́ná kúrò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó mú èèyàn fún ìrìnàjò yín ní àwọn àgbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fún ní àṣẹ nìkan ni kí ẹ lò. Ẹ sì gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gá lọ́gàá. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́ tí ò bá gbé kaná kó kó dáadáa. Ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká kí omi bá lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ́ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeéṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé ààbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan ní kíákíá. Ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu. Kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àgbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá lọ́gàá ìlú wọn ò fi hàn yín níwájú ewu ìkún omi. Ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó ń bójútó ìdáàbòbò àwọn ọmọ ìlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú pé kí ẹ ṣọ́ra, kẹ́ sì kú àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà, kẹ́ ẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀. Nínú dídènà ewu, ìṣọ̀kan àti ìhùwàsí rere, a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́, ẹ pe nọ́mbà 118 ní ọ̀fẹ́. Èyí ni ìkéde ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò

0: ẹṣeun ẹ kásán gbogbo ẹyin ti ẹn gbọ wa lórí ètò ní ọjọ ìtìní ní ọjọ ìní tí ń ṣe ọjọrú ojúmọ kọkàndínlọgbọn oṣù keje ọdún tá mọ sí oṣù agẹmọ ọdún ẹgbà ó lé mẹrìndínlọgbọn mú kí n pé ẹkú dédé wòyí ẹkú gẹgẹ bí ọjọ ṣe ń rí jẹ aago mẹta ti kun ìṣẹjú mẹrìnlá ní ojúlé sẹwà ọmọ yóò aboròyìn tá mọ sí michel dosùnmù ní orúkọ mi arábìnrin àti amọ sí mẹlìdì àwọn ni wọn bẹ ní orí ẹrọ fún wa àwọn ìlànà àwọn èrò ìmúlòkan tí mo náà ń fọ̀n ní láti fi tó wa ní etí ní àṣìṣe tó jọ tèní ni àwọn wọ̀nyí jẹ́ ẹni ilé ẹ̀rọ ńlá tí a mọ̀ sí rtb tí ó jẹ́ ilé amáwòrán àti ilẹ̀ benin kò tún àbí ó ti ní olórí titun tí a fi tó wa ní etí bẹ́ẹ̀ ni jẹ́ nítorí ètò ẹ̀kọ́ àwọn ọjọ́ ti ìwọ̀lé tó ń bọ̀ ìjọba ti tàṣì rẹ̀ bó ṣe tó àti bí ó ṣe yẹ ní àwọn ẹgbẹ́ akọrin chabẹ ìròyìn ayọ̀ wọn ṣe ọdún nílùú bẹ̀tẹ̀rú bí ó ṣe máa lọ́gbà a ó fi tó wa ní etí bí ẹ bá dé ní oríta ọ̀nà àti ìtamọ̀ sí màtíkèrékú tìlú paraku ẹ ó ṣe àkíyèsí pé àwọn èèyàn àwọn tó ń gba ipò yẹn gẹ́gẹ́ bí ìgbà àtijọ́ mọ́ kí ni ohun tó fa sábàbí ẹ ní ṣàìgbọ́ jẹ́ ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ní gbẹ́gbẹ́lẹ̀ pẹ̀rẹ́lẹ́ ní ọjọ́ àná àbí ní ọjọ́ ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn jẹ́ gẹ́gẹ́ bí àwọn ètò ẹni tí ń ṣe ọ̀gá àwọn ọdẹ ó fi tó wa ní etí lórí ètò èyí tó ṣẹlẹ̀ báwo la ṣe máa gba ní àwọn ìbúgbà jẹ́ àgbọ̀ bó ṣe tó àti bí ó ṣe yẹ wọ́n ní àwọn ìlànà àwọn ènìyàn tí àsán ìtọ́jú ẹ̀ tèmi ẹ bá wa lọ́wọ́ ti yá o. Mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí àní ojúlé ẹ̀rọ ta mọ̀ sí srtb ti ilẹ̀ benin amáhùnmọ́ran jẹ́ kò tún ní arákùnrin wa ti àmọ̀ sí ogunchina akunde kò tún jẹ́ olùdarí mọ́ ní ṣàìmọ̀ láti ojúmọ́ kẹrìnléní ogún oṣù kẹta ọdún tí a wà yìí ni wọ́n fi rọ́pò ẹni wà wọ́n jùlọ ti àmọ̀ sí angela rabatel tó jẹ́ pé ojúṣe rẹ̀ fi di àsìkò yìí jẹ́ wọ́n ti yọ ọ́ kò nípò yẹn tí wọ́n fi ẹni wà wọ́n jùlọ ti àmọ̀ sí sinatu saka tí wọ́n fi rọ́pò rẹ̀ sinatu saka jẹ́ ọ̀kan láàrin àwọn òṣìṣẹ́ ibẹ̀ pé ó ti mọ ilé yẹn láti ìgbà mi ló kan lọ jẹ́ kò tún jẹ́ àjèjì ní ipò yẹn mọ́ gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi tó wa ní etí jẹ́ gẹ́gẹ́ bí àwọn ètò bí ó ṣe máa lọ́gbà ẹni wà wọ́n jùlọ ti àmọ̀ sí sinatu saka ló jẹ́ olùdarí ojúlé ẹ̀rọ ta mọ̀ sí srtb titun ti ilẹ̀ benin láti wá fi tẹ̀síwájú àní nípa ètò ẹ̀kọ́ àwọn ọjọ́ ti ìwọ̀lé ti ọdún ta wà yìí jẹ́ ìjọba ti tàṣírí àwọn aláṣẹ ìjọba mẹ́tẹ̀ẹ̀ta foríkorí tí wọ́n tàṣírí ni wọ́n sọ àwọn ọjọ́ yìí jẹ́ ìwọ̀lé àkọ́kọ́ ti àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ yóò wáyé ní ojúmọ́ keje oṣù kẹsàn-án ọdún ṣùgbọ́n èyí tó ń ṣe ìwọ̀lé pàtàkì ní ọjọ́ ajé tí ń ṣe ojúmọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ni wọ́n ṣe ìwọ̀lé jẹ́ apá àkọ́kọ́ ọ̀sẹ̀ mẹ́rin ló ń bẹ nínú rẹ̀ bíbí gẹ́gẹ́ bí a ṣe fi tó wa ní etí wọ́n sì wá ṣe àlàyé lórí ìsinmi ńlá ti ọdún ẹgbà ó lé mẹ́tàdínlọ́gbọ̀n tí yóò wáyé ní ọjọ́ jimá tí ń ṣe ojúmọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà oṣù keje ọdún ni wọ́n ṣe ìjáẹ̀bí wọ́n lọ ní ìsinmi ńlá ti ọdún ẹgbà ó lé mẹ́tàdínlọ́gbọ̀n gẹ́gẹ́ bí ohun tí a láti fi tó wa ní etí jẹ́ láti wá fi tẹ̀síwájú ní ọjọ́ àbámẹ́ta tó kọjá tí ń ṣe ojúmọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje ọdún ta wà yìí ni wọ́n ṣe ọdún àwọn tó yẹ pé wọ́n ṣe àwọn ẹgbẹ́ kọ́yà àwọn chabẹ ti ìròyìn ayọ̀ ní ìlú bẹ̀tẹ̀rú ibi tí wọ́n gbé ṣe ìpàdé ìforíkorí ọrin láti fi ṣẹ́ni lọ́tún lótìn títún láti ogúnjọ́ fìlọ́ ní ojúmọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n ṣe ìpàdé orin yìí ọ̀pọ̀ láàrin àwọn gbẹ́gbẹ́lẹ̀ wọ́n kópa nínú ìpàdé orin yìí ẹ̀yẹ́ a rí àwọn tó yẹ pé wọ́n ń ṣe àwọn ará ketu àwọn ará ìlú nìkì àbí mànígírì ilé ifẹ̀ tí wọ́n wá láti kópa nínú ayẹyẹ yìí jẹ́ àwọn àlùfáà tó jẹ́ pé wọ́n kópa nínú ẹbọ mímọ́ mísà yìí ní ìlú bẹ̀tẹ̀rú wọ́n lọ bí àwọn méje ní àkọ́kọ́ ẹni tí ń ṣe igbákejì olùdarí ìjọ saint joseph ti mokasa ti bẹ̀tẹ̀rú ó ṣe àlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìdùnnú àwọn ayọ̀ tí wọ́n rí gbà níbẹ̀ ìbùkún tí wọ́n rí gbà pẹ̀lú kíkí àwọn ẹgbẹ́ yìí tí a fi tó wa ní etí ní àsìkò yìí.
1: Jango Adrien, this president of Paris is better. You know me to get it, you know me to get into it. A ko ti fi pe gba eto ni wa lo gba ni to ya ngbe o a ngbe o a ngbe o amo lo ni ben sin fara ayo lo je fun gba ati pe lo gbo ni o wa npo lati pupa nu section ya je meteoro a o pe ni ona ko je nbi gibi an kan lo section ko to gugu be lo sin to a dupe ye ko dun temi ko dun ju be lo nisin a dupe a ti o lo ni a ti wa lati ye olohun ko wo oke o le kanu fun wa gba gugu die mi ni la gbo lo gbo iko la le beto pata an ka ko pa lo se ti mo ale so a dupe bi mo pe wa ku sinu ile yo je o le ri wa kire wa ona li sinu o si fi eto gbo eto po fi le mi lowo dupe olohun ma se atileyin se o la se bi o de an ka jabo fun so ni a ko ra eto bi kalefa eto ni to an ka fun la pe eto bi kalefa o da ti o la ti ye ni
0: o da be ni asiri okan lare awon lase abele ti gbegbele lu chaworo eni wo mo bi lo ti amo si jangbo je done ti o fi ehun edun okan re ha gbogbo awon ara ilu patapata pelu gbogbo awon egbe akorin iroyin ayo ni a gbo ni asiko yi
2: jangbo je done lati do bi jeru kon se iko mi lati mo je arun suma bi jeru lo to ni lati ojo atene obi di ojo oni saturday a gba leju repete be akorin PC papo le lati papa neji ti o bi de lo ni niniki mawari maro ibere agbasa koda koda yi don wa don girige ni to yeye gbe be a ri ile wa beteru pati agbo pe so ni egbe mo be won wa ni beteru fi won kiko ina wa don girigan lo to apo ni agbara ke me ko je agbara olorun olorun ni ken lo je abo igbugbu wa abale je abosa abale je aselu abale je soja olorun ni ken na nsi gbe be ina wa don a gbe so ni won mu an lu wa beteru bi ni anfani ni ko je fe omo yin beteu ati owo yin on wa na ilu wa anke olori wa bishop wa agba won seye pascal ebue won ni o yin lo pe so ni ipisi pa pupo me pa ko npaje de opo o ye pe ibimo yin tabe ko wa e pe akori ide adago ko wa ina ipisi e ina wa don ati nke olori wa agba yo je omule wa pe sirile adani e olohun ko ta gbogbo ebo o ja ye nche ngo lo luwaju ni kuni ori eyi a se nke kire wa e frame dano pelu e gbogbo mo pe wa on jaki wa on gbogbo ibimo yi paro asiwa odilewo yi vice president wa jambo atrien o bi yo provata e pe akoyin de chabe na ibi tiru wa nkiyo
0: nje oro lati gbo latenu okan larin awon oselu ti abele nje gbegbele lu bituru lu chawuru ti won fi to wa ni eti labe ase eni tin se alfa gba ti o se alabojuto nje awon egbe akoni chabe iroyin ayo ni ekun lati ilu paraku eni wa mo julo ti amo si sirila gani o se ala ide ni ekun re lori ohun fun wa
3: o ka bi ni sirila gani o alabojuto ijo titiru mo tun je alabojuto egbe akoni ni gbogbo ekun lati paraku ni
0: awon egbe akoni chabe iroyin ayo ni ekun lati ilu paraku eni wa mo julo ti amo si sirila gani o se ala ide ni ekun re lori ohun fun wa
3: o ka bi ni sirila gani o alabojuto ijo titiru mo tun je alabojuto egbe akoni ni gbogbo ekun lati paraku ni
0: awon egbe akoni chabe iroyin ayo ni ekun lati ilu paraku eni wa mo julo ti amo si sirila gani o se ala ide ni ekun re lori ohun fun wa
3: o ka bi ni sirila gani o alabojuto ijo titiru mo tun je alabojuto egbe akorin ni gbogbo ekun nla ti paraku ni onlik ipe ni ijo kankan ekun nla tabi ekun kankan o ni ofin re nitori naa ni a ri pe ni fun eto wa lati ojo atan naa fi di ojo oni ipisin labi ekun jogo a ri awon ti won kuro ni manigri ti won kuro ni igbere ti won ko ni igbomako lati fi kopa ninu eto yi be ni awon miran ko ni lati ni ti won ton se ori meji be ni ekun lati ajaje awon ara wa ketu won yan eyan mefa lati fi kopa ninu odun yi aten ki awon ara ketu
0: oda seun je ninu itesiwaju wa la fi je pe wa ki gbogbo awon to je pe won wa ti won je awon alfa ti won ko pa ninu ayeye ebo mimo misa yi ni ijo Joseph Mukosa ti lubetero ti agbon ni elekeji si
3: anki baba wa lailo tin se odun ogoji ki oluwa fun ni ore ofe lati fi gbe pelu wa aki pupo je lati ile ife won ko le wa sugbon won fi ore kan se si wa adupe lowo ohun lemi mo ro pe ni odun na yo tun dun ti odun yi lo adupe lowo yin adupe lowo gbogbo awon ti won kopa ninu eto yi ki oluwa oba laanu ojo opo ore ofe ati buku re sori enu kokan wa dupe lowo yin a fe ki awon sacerdoti ede wa ti won fowo si gbogbo awon eto yi a fe ki awon ti won lo nisimi awon ti won nbe nibi awon ti won popa ninu ebo mimo misa ti ojo oni a pe meje adupe lodo oluwa nje awon sacerdoti wa won ti setan lati fi gbo ohun ti bishop wa nso lati gba yen a njo nsise po ni alejo lati togo ati lati kutonu won fowo si pelu wa adupe lodo a ton ki gbogbo awon sacerdoti wa ni ede wa epe ni ki oluwa fun wa lati ni idaposo ju be lo won se pupo mo fe dupe lowo awon igbimo mo fe dupe fun gbogbo ti a nse mo nwi fun won pe bi eru ba wu ayi mo bawo la otito bi ariyanjiyan ko si larin wa a le lo ni waju mo n toro ledo won epe ni ki won ni igboya ki won ni ifarada ki won fi igbagbo won ha ninu otito ati gbo pe ni ko ni rorun lati fi kede Jesu Kristi apere ni apere apostoli Jacob ti a nso odun e loni nje a n toro pe ni Jacob mimo apostoli ko bebe fun oluwa ipe ni idapasoke ko le wa lari
0: oda dupe lowo sacerdoti wa ikani Cyril to je alabojuto awon egbe akorin ro ni ayo ni ekun lati ilu paraku ibi ni a o mu awon itojo teni duro awon to kun ba dojo mi ra ojo re a fi to wa ni eti je uruko mi omo yo awon aburo yin tamo si Michel Dosumu arabira tamo si Meludi awon ni won fi awon eto yi ti won fi to wa ni eti gege bi lori awon ero je pade wa ninu ayo ati dunu o digbadie
4: hier à aujourd'hui vous plus belles émotions

0: bẹ́ẹ̀ni ìbà fún ọlọ́run ọba lókè ọba aláwàbí tó da ayá àti ọ̀run mọ́ sí ìbá gbogbo ẹ̀yìn àgbà mo mọ̀ ní kulẹ̀ mọ́ kí ẹ pé ẹ kú rọ̀lẹ́ ọjọ́ ìní ọjọ́ ìní ti ń ṣe ọjọ́rú ti ń ṣe ojúmọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹrin ọdún tá a wà yìí jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín mo kí pé ẹ kú àsìkò wa ààrẹ mo máa sọ yín lórúkọ mi aago mẹ́jọ ti kọjá ìṣẹ́jú mẹ́jọ ní ojúlé ṣẹ́ wa a ó máa lọ ní lórí wa tí a mọ̀ sí òṣèlú kí a tó rí ti àlejò tá a fẹ́ gbà lórí ètò nípa ọdún òmìnira tí aná ti ṣàṣàrò lórí àwọn ìlọsíwájú àbí ìdàgbàsókè tó ń bẹ nínú ohun yìí ọ̀dà a ó tẹ̀síwájú.
1: ìjù ọ̀daràn ní bẹ́ẹ̀ pò pé yóò sí bàbá aláwo lẹ́nu àfẹ́ káyé lẹ́nu ọmọ ẹ̀yìn fẹ́ni o bẹ́ẹ̀ ni ààrẹ ká lórun rẹ̀ fọ̀rọ̀ rere lọ́mí ọmọ.